àtọjọ́. Àwọn èèyàn gan ti dára wọn mọ̀ nínú alleluia Olúwa lòun yí dànù. Are you ready? Mo rí ọ̀pọ̀lọpọ̀ ìtúsílẹ̀ tí mi ò lè dá kọtán bí. Tó bá ṣe pé ìgbé àti ariwo ló wo di Jericho. Gbogbo ẹyin tí ẹ wà ń bí ẹ ṣí ọkàn yín payá, just make sure you are inspired. Focus your attention and make sure your hallelujah is more louder. Are you set? Bàbá kan bẹ̀ẹ́bẹ̀ yẹn tó ní ìtọ̀ sétọ̀ sétọ̀ ọ̀fà sétọ̀ sétọ̀ alẹ́ ni Olúwa ní yọ wọlé. Ohun Ọlọ́run ni mò ń sọ fún ọ yìí o.